0: Thursday, ọjọ́ kẹtàlá oṣù ẹlẹ́ẹ̀kẹjọ.
1: Mo kí gbogbo nọmba tí o ṣe pin
0: jákèjádò
1: 2026.
0: Ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní.
1: Àwọn nọmba tí o ṣe
0: láti gbé nínú ọdún 2026.
1: Àti láti gbọ́ mi
0: ẹ̀yin àyànfẹ́
1: ní kùtùkùtù
0: ẹ múra láàrẹ.
1: Lónìí ọjọ́ Thursday,
0: ọjọ́ kẹtàlá
1: oṣù ẹlẹ́ẹ̀kẹjọ.
0: Lónìí
1: nọmba tí o ṣe pin
0: nínú ọdún 2026.
1: Pastor Dekunle Epafrasu ní ọdún
0: 2026
1: ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank
0: Temidire
1: Magbagi titun
0: nílùú
1: Ìbàdàn. And gbogbo ẹyin ọmọ ọlọ́run tẹ́ ẹ̀ ń gbọ́ mi fún mi yìí ni o. Gbogbo Sona Church
0: ẹ̀dìdè o.
1: Afẹ́ mọ̀ mọ̀
0: ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká
1: sí opposite Wema Bank
0: gbogbo ṣe ń jẹ́ ti ọlọ́run
1: ńlá àdánìtì láàrọ̀ nílùú
0: Ìbàdàn.
1: Emo so na church
0: ẹjẹ do so nkankan
1: afẹ mọ mọ
0: wa do bale wa ti
1: se ri laaro
0: bo se nje ti olohun
1: akan ma gbe
0: oro awon
1: bo to wa ti awon ti olohun ti na lowo
0: bi ran lowo ti
1: wonu aye
0: mo wa emo bo bi pepe ki je
1: do so gbe
0: emo bo wa do bale wa
1: bo se nje ti olohun
0: mo gbe nbe lana
1: ma gbe
0: oro awon
1: good news awon ti olohun ti ran lowo
0: so bi ran lowo ti wonu aye mo wa
1: emo mo gbe
0: yin wo le fe
1: bo lon do po laaro
0: bo go se nje ti olohun
1: abe ti ba
0: lana
1: o to notice pe
0: o bere si si o daada
1: e wa do bale
0: ka to se
1: e jajo yin e jajo
0: du ko lowo
1: eyin wo le fe bo lon do
0: po laaro
1: ekunle
0: daddy
1: abe ti ba
0: lo o to notice pe
1: o bere si si o daada
0: e wa do bale
1: mi e
0: jajo yin e jajo du
1: ko lowo
0: mommy
1: ekunle
0: daddy
1: eyin e do bale
0: o gbaju iseju kan lo
1: engineer
0: o ku pastor.

0: ṣe ní ọ̀fẹ́ ṣàṣeyọrí mo fẹ́ káyé kí mo fún mi ọ̀la nílá ṣe fídọ̀ àti ọ̀rọ̀ ìtọ́pẹ́ tí mo ti fẹ́ ṣe tí mi ò ní ṣe mo tún ní kí n ṣe ìrìnlọ́wọ́ ní o kò jẹ́ kí mo ṣàṣeyọrí mo ṣe
1: Ọlọ́run ṣe fún mi ní ọ̀fẹ́ ṣàṣeyọrí mo ṣe fún mi ní ọ̀fẹ́ ṣàṣeyọrí mo ṣe fún mi ní ọ̀fẹ́ ṣàṣeyọrí mo ṣe fún mi ní ọ̀fẹ́ ṣàṣeyọrí mo ṣe fún mi ní ọ̀fẹ́ ṣàṣeyọrí mo ṣe fún mi ní ọ̀fẹ́ ṣàṣeyọrí mo ṣe fún mi ní ọ̀fẹ́ ṣàṣeyọrí mo ṣe fún mi ní ọ̀fẹ́ ṣàṣeyọrí mo ṣe fún mi ní ọ̀fẹ́ ṣàṣeyọrí mo ṣe fún mi ní ọ̀fẹ́ ṣàṣeyọrí mo ṣe fún mi ní ọ̀fẹ́ ṣàṣeyọ

0: Jẹ́ kí mọ́mí ẹ̀ náà tó kó náà travel.
1: Ọgbà certificate.
0: Yóò náà yóò dé Israel.